0: e karo e kasan e kabo lati gbogbo bi te tin gbo wa lori Yoruba language program on 4EB radio awon lotu te gbadun jujuju o lotu ola
1: e karo e kasan e ka le gbogbo en te gbo wa salafia le wa o salafia la ba yin o
0: beni beni o lotu wa se yi
2: and leo e ku leo se de se dada la ba yin o e ka bo sori eto
0: e ku le atu lotu yin kosh eyin yo wa wa o ni gbogbo e se nlo
2: ah on rock
1: on ro on ro
0: se eni o se to to dun
2: ah so ni ose to do ni jo aiku mo jade mo lo ki awon ko ni je te pe ah ko ma ti le eku si yen lagbara
0: awon yoruba ma nso pe won fe bon won ta
2: bo lo ki se bi be yen
1: bo ni awon se ru yen
0: bo ni ru phrase yen bo ni oro yen ti jade kini itan to wa leyin oro yen won fe bon yon ta
1: me to pe o le se story gba tan ma ni eru ni
2: tan ma ko won lo
1: so that one le pump won up dada kan le
2: go for on le pawo ni oja
1: ehn
0: koluwa shanu wa
1: amen
0: tori awon mo de ma so awon ru nkan be ni kekere wa ni won fe bo mi ta won ko ta won yan mo awon we ton to wa le kulu wa le yin won fe bo yan ta
1: Can you want to fair bottle po se diyawo abo fe fun o fe bi un fo fe bi se yawo ba ba gbo
2: bi bota
1: abi ti an ba se gbe yawo ti yawo to de fe ki yawo e ko rurun murun mu
2: abo dada awon ara le abo ake
0: awo fat ni o ko ye ara ma don
1: ara tutu mi ni jojo
0: ya o ba rin a ma ro
2: a ma yi
0: a ma yi
2: gbogbo eyan a ma ji wo inu ọkọ ade ma dun a nu tọju ẹ wa
1: wo bẹẹni bẹẹni
2: bẹẹni
0: ìyẹn da kí la ní fáwọn èèyàn wa lé ni
1: àwọn ọpọlọpọ nǹkan la ní
2: àwọn ọpọlọpọ nǹkan la ní o
0: ẹ jẹ ká ṣíkà wo kí ni
2: ani awon to ko letter ani awon oro awon iforo wa ni lenuwo pelu awon eyan laarin awujo
0: o wa ni e okay
2: pa pelu awon alejo pataki
1: beni
2: ani awon ifilo na tawon ipolowo mo le re pe gbogbo awon eyan na ti se not if she census.
0: Abi o Toronto ba se won ma gba owo lowo eniyan
1: every day
0: lojojumo lona ma ma gba owo yen lo ni na
2: bi 350 mani
0: owo o kin se owo kekere
2: o so ma de owo ma ma jaje gbese
0: e ma je gbese
2: gbese joba
0: joba de ma gba ni
2: ni oju pali
0: loju pali
1: gba o
2: joba ma gba o
0: kìí ṣe èèyàn tó ń jẹ lówó
2: ìjọba òṣè tó ń jẹ lówó
1: wọn lè kí n tètè gbàgbé
2: tó bá gbàgbé
1: wọn ní very good memory
0: wọn jẹ pé wọn ní gbogbo fáìlì gbogbo àwọn ní gbogbo information ipa ènìyàn ẹjọ ẹ lọ ṣe census ó dẹ̀ dáka kọ́ mọ̀ pé àwọn èèyàn yorùbá àwọn èèyàn àti ìlú áfíríkà papọ̀ níbí iná
2: bẹ́ẹ̀ ni o pápá àwọn àtàjọ ọmọ yorùbá
0: torí
1: nígbà tán bẹ̀rẹ̀ pé kí ni èdè tá à ń sọ nílé
2: akọ yorùbá ni
1: mo kọ yorùbá mo tún kìtìkìtì gan síbẹ̀ ọ̀nì kan bá wù gan kẹ́ẹ̀kọ́ jẹ̀ṣà kẹ́ẹ̀kọ́ ìjẹ̀bú
2: àwọn ìgbà náà
1: nítorí èdè náà ni wọ́n nà
2: á èdè ni
0: èdè gidigidi dada
2: àwọn èdè tó múlẹ̀
0: almost 250 to 500
1: dialects
0: nílùú wa languages and
2: bẹ́ẹ̀ni lọ́sẹ̀ yìí mo gbọ́ nǹkan tí àwọn kan tọ́jọ́ ń sọ wọ́n sọ̀rọ̀ pa arákùnrin kan tí o gbe awon oga e lo si ile ejo ni o wa ni pe to eni ti o agbejoro to duro fun ile ejo fun ibise agbejoro to gbon awon agba agbejoro ni ton ti pe awon case to awon ton mo se gan so won ti wo pe laye ko le case yen o le ko le yori loro kan sha eni yi o sha o win ni case AI no wa lo lo nkan ti mo wa fe fire ni pe so awon en to wa fen for a while lenu wa ni pe gbogbo awon ile ejo no tin ni ko ti sun won pelu gbogbo awon to ma ko gbogbo kini AI wa pe palapala no ma ko sibe eni wa ni pe be ni won tin so pe ohun lo AI ohun lo AI sugbon nkan ti won so ninu gbogbo oro yen ni pe o ni pe loshu o to bi 300
1: to man
2: to no lori e orisirisi AI ohun kedere ise to n se ohun ni ise science computer pe so ohun yato pe so eyin o le ma lo AI ti won so won fun eni e da lati mo dada lati le saseyori ṣùgbọ́n nǹkan tí mo wá fi sọ̀rọ̀ yẹn ni pé nǹkan tó wá sí mi lọ́kàn ni pé ṣe mọ̀ pé àwọn èèyàn kì í mọ nǹkan tó wà nídi òrò tó rò fi ń dún ṣe mọ̀ bọ́n ṣe sọ̀rọ̀ yẹn wọ́n kàn ní ẹnìkan fi AI ó fi
1: àwọn náà lè lọ àwọn náà lọ ṣe
2: ṣùgbọ́n nígbà tí wọ́n bá ṣèwádìí iṣẹ́ ẹni tó ná tó 300 lóṣù ọ̀nà òun ní agent tóun ti train òun ní kinní kọ òun ní kinní kọ then ẹni yẹn iṣẹ́ kọ̀mpútà gbogbo ló ń ṣe
1: kì í kàn ṣòpè
2: kòkan
1: kì í ṣòpè is a very learned person
2: bẹ́ẹ̀ni ó kọ́ṣẹ́ ó mọṣẹ́ so nǹkan tí mo fẹ́ fàyọ ni kinní yẹn dẹ̀ ó lọ mo jókòó mo rò ó pé ṣe mọ ọ̀pọ̀lọpọ̀ gbà ní gbogbo oríṣiríṣi ọ̀nà làkàn máa gbọ́n nǹkan wọ́n ní ẹni ṣe báyìí ó dẹ̀ ní result ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbà nǹkan tó wà nídìí ẹ̀ gangan àwọn èèyàn ń sọ tán
1: nǹkan tó wà nídìí ọ̀fà
2: bẹ́ẹ̀ ni
1: ojú
2: èje lọ ṣùgbọ́n wọn ò ní sọ nǹkan tó wà nídìí ọ̀fà wọn á kàn re lórí tó ní gbogbo ọ̀nà náà ni
1: ẹgbẹ́
2: ẹ̀ ti ń là
1: ó máa sáré kú
2: ẹjọ́ ò bá mọ bí tó wá fẹsẹ̀ ẹlẹ́sìn sáré ní káwa náà máa ṣèwádìí ká má kàn máa mú nǹkan ní orí pé wọ́n sọ wọ́n ní ibi náà ń lọ ṣèwádìí tó ní ọ̀pọ̀lọpọ̀ gbà kò sí nǹkan míì máa ń wà ń di ẹ̀ there is a lot more to.
0: Because ká ṣe sọ nípa olódò uprising
2: káwọn èèyàn ṣèwádìí
0: olótùwà ọlá ẹ sọ̀rọ̀ nípa nǹkan bẹ́ẹ̀ mo ní pé káwọn èèyàn kan oníkẹ́ṣe sọ nípa pé kan
2: wá sí àròjinlẹ̀
0: láti ní àròjinlẹ̀ ó ṣe pàtàkì lọ.
2: A ní gbogbo oríṣiríṣi nǹkan ni kinní náà ti ń wáyé o ṣe mọ̀ wọ́n á ní pé ẹni yẹn ó kàn ṣe báyìí ó dẹ̀ rí báyìí
0: bẹ́ẹ̀ náà ló ṣe easy ṣe gbẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni gbogbo èèyàn náà ló lè ṣe.
1: Máa sọ̀kan fún yín bí àwọn tó ń kọ̀wé wọ́n máa sọ pé àkàn sọ fún AI nínú ẹ̀rọ amú ayára bí àṣà kó ṣe báyìí fún ẹ ó lè ṣe bọ̀ tó o bá fi nǹkan gidi sínú ẹ̀ fihàn pé garbage in garbage out so nǹkan tó bá sọ náà ló máa kó síbẹ̀
2: bẹ́ẹ̀ni
1: so tó bá ní nǹkan kan nínú coconut
2: òfurufú náà ló máa jáde
1: kò ní nǹkan tó tí ò jẹ́ gidi so èèyàn láti ní ìtàn tó jinlẹ̀ dáadáa
2: bẹ́ẹ̀ni tó yàn ronú pa
1: ẹ̀ tó dẹ̀ ronú pa ẹ̀ tó yẹ kó mú ọgbọ́n wá tó jẹ́ pé ó mú òye wá so nǹkan tẹ̀mí kan rí si náà ni ẹ pé téèyàn bá kàn rò bóyá àchat GPT má kàn fi nǹkan sílẹ̀ nkan to ba fi si na lo ma gbe sita
2: ben
1: o ti e tun le kuro gan sibe
2: o ti e ma paro ni o ti ma eyan de lati mo pa nkan to fe se nkan to tun ma sele ni je to ba mo pa e a kokko orisisi to da bi pe
1: o
2: fe jora sugbon eni to ba mo ye to ba ti di bayi ati mo
1: ati mo pe rara
0: ati mi
1: ele ori jolele
0: jolele jinle jinle rara awon party bangers awon ni ti awon yan jo sinsin konu won by Dope Nation kankalika
1: erora o
2: won ni pe kalo jodi e
0: elo jodi e
1: ke lo so di wuke

0: lónìí ẹ ṣe tẹ tún pè mí wá pé kí n wá sọdọ yín a lónìí ìjíròrò tí mo fẹ ká ṣe ni nípa ìlà ìdílé
1: ìlà
0: wọn máa ń pè ní tribal mark bẹẹ ni ìlà ìdílé wọn máa ń pè ní tribal mark
1: bẹẹ ni àwọn yorùbá máa ń ṣe ìlà
0: wọn máa ń ṣe ìlà wọn máa ń ṣe ìlà
1: ó kàn ṣe
0: wípé wọn ò ṣe nísìnyí mọ ìdí tí wọn lè fi ń ṣe nígbà yẹn ni wípé wọn láti lè fi dá àwọn ènìyàn mọ ìlà ìdílé yìí wà fún ọpọlọpọ ọdún ṣáájú kí àwọn òyìnbó tó wá sí ilé wa
1: so àwọn bàbá ńlá wa nǹkan tó máa fi ń dá ara wọn mọ nìyẹn so tó máa ti yàn látọọkan wọn á sì mọ pé ẹni yìí ìdílé lágbájá ló ti wá àbí ìlú báyìí ló ti wá.
0: ògbómọṣọ leléyìí ọyọ leléyìí èkìtì leléyìí ìjẹsà leléyìí wọn ti máa ń mọ nìyẹn pé ìdí nìyẹn tí wọn ṣe fi ìlà sí ojú àwọn ọmọ wọn nígbà yẹn ó máa fi ń dáni mọ pé agbègbè báyìí ló ti wá pé bóyá ìjẹ̀bú ni ọ̀yọ́ ni ìjẹ̀sà ni wà á fi mọ tiẹ̀.
1: sọ ẹnìkan ọ̀lẹ́kan wá parọ́ kó ní òun wá láti ibì kan níbo bá ti rí ìlà yẹn lójú ẹ̀ wọ́n á ti mọ̀ pé òfé gé lélẹ̀.
0: wọ́n á ti mọ̀ pé ara lè ní lélẹ̀
1: irú
0: ìyàwó ló dẹ̀ wà tètè tẹnuba
1: ìdáyàtọ̀ irú àwọn ìlàwó
0: ó yàtọ̀ sí agbègbè sí agbègbè ní
1: oṣù ìlàwà
0: àwọn kan wà pélé ìlà mẹ́ta lórí ẹ̀rẹ̀kẹ́ àbájá ìlà mẹ́ta tàbí mẹ́rin ìyẹn gùn láti ojú dé ẹ̀rẹ̀kẹ́
1: túrẹ̀
0: ìlà kékèké ni àwọn yẹn wọ́n máa ń pè ní dòdò túrẹ̀ dẹ gọ̀m̀bọ̀
1: gọ̀m̀bọ̀ mo ti gbọ́ gọ̀m̀bọ̀ yẹn rí
0: ìlà yẹn pẹ̀lẹ́ ó máa ń fi sí kékèké ni ó máa ń fi sẹ́ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni àwọn ìlà yìí ọmọ fi ń ṣe ẹwà nígbà yẹn ni o beauty ẹ̀ lè gbàgbọ́ ó máa fi ń ṣe ìlà wọ́n máa fi ń ṣe ìlà ni o wọ́n dẹ̀ fi máa fi mọ ìdílé kan sí ìkejì gẹ́gẹ́ bí mo ti sọ ìgbà kan dẹ̀ tún wà wọ́n rò pé ìlà yìí ó máa dáàbò bo ọmọ àwọn kúrò nínú àìlera ẹni pé yẹn lágbára
1: ṣé
0: tí mo bá kọ láyé ó máa dá ààbò bo olúwẹ̀ gẹ́gẹ́ bí ìgbà ogun ìgbà ìjà ìlà yẹn ó máa ràn án lọ́wọ́ láti fi ààbò bo wọn bẹ́ẹ̀ ni ó dẹ̀ tún jẹ́ àmì ìṣọ̀kan ní agbègbè kan gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ bá pàdé ara yín
1: kí a lè ti máa dára yín mọ̀
0: kí a lè máa dára yín
1: pé aráàlú mi rèé o
0: pé aráàlú mi rèé
1: ẹ dẹ̀ ti mọ ẹni tí òun ṣaráàlú yín látọ̀ọ́kan
0: bẹ́ẹ̀ ni
1: wọ́n á tètè yẹra fún
0: bẹ́ẹ̀ ni
1: ó ṣe pàtàkì nìyẹn tó yẹ pé táwọn èèyàn bá lọ sọjà àbí tán bá lọ sóko àbí tán bá rin ìrìn àjò wọn máa ń fi lè dára wọn mọ pé aráàlú kan náà ni wá o ìkan ni wá ẹbí kan náà ni wá.
0: bẹ́ẹ̀ ni
1: ṣùgbọ́n mo ṣàkíyèsí pé ó dà pé ní ayé òde òní àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ kọlà mọ́ torí mi ì mọ àwọn tí mo mọ̀ tó kọlà wọn jẹ bí àwọn ẹgbẹ màmá mi ná ni mo mọ tán kọlà àwọn náyè sí mi tiẹ̀ rò pé mo mọ ẹnikẹ́ni tó jẹ́ ẹgbẹ́ mi tó kọlà ẹ wọn ò kọlà mọ́ ni.
0: Ìlànà àti òfin tuntun náà ni ló ń mú kí gbogbo nǹkan báyìí dínkù nítorí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá wọn ò ní ìlà yìí mọ́ nítorí àwọn ọkọlà yẹn láyé ọjọ yẹn tí ẹ bá mọ bọ́n ṣe máa ń kọlà yẹn ó lè di ìgbà míì á di wípé ọmọ kékeré yẹn á wá ní àìsàn wípé kó máa septic or could be inconvenience in
1: our hygiene issues. Only one,
0: only one, only one, only one, only one, only one, only one, only one, only one, only one, only one,
1: only
0: one, only one, only one, only
1: one, only one, only
0: one, only
1: one, only Ben.
0: You are asking for you. So, who are the one for tea? One him for a woman, me, Ila, me, and you, Tony. Put a dear Asha at tea, Ewa. I ask you, Johnny. No, go, see me. It's no longer fashionable.
1: Never
0: mind, take on my collar. See you, a woman.
1: Oh, my God, fella, my boy.
0: Oh, yeah, oh, yeah, fella.
1: Oh my God, fella.
0: Oh, fella, Lara. So, in conceit, oh, same thing, I want me, Lara, money. Look to me, nobody that's winning, I want all the effect being in pa, Ilai.
1: Ila can't jank or to. Oh, God, Jara won't got a pay and she need ni ilewa. Oh, there. Oh, wa. Interest as pe awon baba nla wa won wo pe kini nkan ta le fi ma dara awon amo ta won mo ni fi sonu ta fi ma dara won de be si ko ila sugbon amo pe olaju ati awon yinbo to wa na ni o je ki ama ko ila mo won pe te ba le fu anfani awon to ngbo wa se ila kiko ati sisin gbere se nkan kan na ni won
0: rara rara
1: gbere yato
0: ila gbere yato gbere yen protection
1: fo abo
0: lo ti la se ipe kon fi da abo bo awon e ma binu.
1: No, rara.
0: O tu si wa je ni bi.
1: Ah, beni, beni.
0: Bere yen wa fun pe kon fi da bobo awon eyan ni aye atijo. Ti ngba yen. Ti wa te nkan. Ti wa te nkan ba nja. Tabi nkan kan. O ba lo fun to awon onisegun. Awon baba lawo, won le sin bere fun e.
1: Oh.
0: Nta bere yen no, si kan e ti wa so fun o pe egbe. You want to be a
1: boy
0: by a baby, my disappear. Oh, my disappear. Oh, my disappear. Oh, my
1: disappear.
0: Oh, my disappear. Oh, my disappear. Oh, my disappear. Oh, my disappear. Nkan la ti je nsin bene si on pe won gbagbo wi pe boya o emi kem kon lo ba eyin eda bi pe awon ya ba ma mi wo ta tabi eyin esu pe ko mu kuro ni ara e
1: kon
0: ton se nsin bere ni gbogbo yen na ni sin ko se ton se mo
1: no
0: fi sa ba awon yo ti gba esin won ti gba esin gbagbo won ti gba Jesu. I'm not that you're Muslim. No, you're Muslim. So, on the bare minimum, you think?
1: Oh, can't they? Like this? Oh, can't they let you check petrol or la duty? Why no? I want some tea. On Bangwe Hotel. I want any more ishigu. Want some more? What nick by? I want some in Bangwe Yomo. So, on la duty, no. Too well, we're time we repay. I want call keke to only she. To ni je ki ka won aiso tun pa won tele yen ko ma pa won mo to ko si idi ton tun ma sin gbere mo yen na tun pelu awon idi boya ti awon eyan fi ma se awon iwa ti asa yen mo
0: so ni mo ti e tun wa mo wi pe awon ijoba kan bi Oyo bi Osun state ati Eko won ni ofin to so pe kan ma ma fun omo ni tribal mark ka ma so so
1: da bere
0: without their consent o ma de ti dagba omo fun re na so pe won o fe
1: ben
0: so won ti gba ni sin wi pe right omo ni ipe o lo mo nkan to fe
1: o mo nkan to
0: fe ngba ti I to pe o fe identify eyan o fe mo npiya de won wa to gbo mo so se bi o ye ko ni ID card e bi ya ko ni ID card o ya ko ni we gbelu
1: be
0: wa fi so bi ai we to ma fi nwa ko ni o tabi kini kan
1: ko ni do ilamo
0: Wọ́n
1: nílò ìlàmọ̀ láti máa fi dá wọn mọ̀.
0: Láti fi dá wọn mọ̀. Àti ti gbẹ́rẹ̀ yẹn náà ní tòótọ́ ìyẹn wọ́n ṣe ń ṣe o ẹ máa jà sọ ra wọn ṣe ṣe díẹ̀.
1: Ṣùgbọ́n a mọ̀ pé abẹ́lé náà ti ń ṣe òfin ti wà nísìnyí tí gbogbo oríṣiríṣi àwọn ìpínlẹ̀ ti ṣòfin pé ẹ má kọlà fún ọmọ ẹ má sì gbẹ́rẹ́. Tọ́mọ wá dìdí fúnra ẹ̀ bá ní pé òun fẹ́ kọlà o àbọ̀ òun fẹ́ sí gbẹ́rẹ́ ìyẹn yàtọ̀ ṣùgbọ́n kọ́ má ṣe fún ọmọ. Àgbàlagbà ni tó bá fẹ́ ṣe fún rẹ̀ kò lọ ṣe.
0: Kò lọ ṣe fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni. So bí ọ̀rọ̀ ìlà bó ṣe rí ní ilẹ̀ Yorùbá nìyẹn. Kò sí ẹni tó tún ṣe mọ́ nísìn.
1: Nítorí
0: tẹ bá fẹ́ mọ ibi tí èèyàn ti wá gbà wẹ lọ́wọ́ ẹ̀ gbọ́ bó ṣe ń sọ̀rọ̀.
1: Èdè. Àhán wọ́n ṣe ń sọ̀rọ̀. So ibi tán ti wá.
0: Mo èmi tẹ ṣe bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ yín náà sẹ́yìn wọn sáwọn tí wọ́n kọlà fún nídìílé yín lóòtú.
1: Mo mọ̀ pé màmá mi kọlà ṣùgbọ́n ìlà àtọ́kọ kékeré kan báyìí tó máa ń fi sí ibi eegun ẹ̀rẹ̀kẹ́. Ó kéré gan téèyàn ò bá wò dáadáa èèyàn ò ní rí mọ́.
0: Èèyàn ò ní rí mọ́.
1: Méjì ẹyọ kan ní ẹ̀rẹ̀kẹ́. Ni ó kéré gan ó kéré téèyàn ò bá wò dáadáa èèyàn ní ṣàkíyèsí ẹ ṣùgbọ́n mo mọ̀ pọ́n ni so àwọn tí mo mọ̀ tán kọlà ni ẹ mo dẹ̀ mọ̀ pé àwọn àti gbogbo àwọn ẹbí wọn náà nílà yẹn ṣùgbọ́n ìlà yẹn èèyàn máa láti tẹ́jú mọ kó tó rí
0: kó
1: ìlà yẹn kò tún àwọn òfin torí àwọn ìlà kan wà tó yẹ pé ó dà pọ̀ máa ń fi dúdú sí láàrin so àwọn ìlà yẹn máa ń téèyàn bá ti rí ó máa. Tí wọn kò dápọ́ fi dúdú sí bóyá ẹ̀gbá ni wọn bóyá mi ò mọ so gbogbo mi mọ bóyá bọ́ ṣe ń kọta àwọn ẹ̀gbá nìyẹn bó
0: mọ kò ìyẹn
1: ó rí.
0: Ẹ rí pé àwọn olórí Nàìjíríà tẹ́lẹ̀ gan náà àwọn náà ní irú ìlà yẹn bàbá Ọbásanjọ́ wọ́n ní irú ìlà yẹn.
1: Nítorí ẹ̀gbá ni
0: wọn kò sí ẹni tí. Láyé òde òní ṣá èmi ò rò pé ẹnìkankan máa fẹ́ kí ìlà padà wá ṣùgbọ́n ó dábàá ká kan sí mọ ìtàn ẹ̀.
1: Ká fi mọ ìtàn ẹ̀ ni a lè sọ ọ́ ayé ń yí lọ ń yí bọ̀ ọ́ a lè sọ ọ́ bóyá látúnlé padà ọ́.
0: Èmi ò rò pé mi máa fẹ́ kọ́là fún àwọn ọmọ.
1: Àyè báwọn èèyàn ṣe tàtú bí eré ni tàtú bẹ̀rẹ̀ tó dẹ̀ ti wá gbalẹ̀ kan o. Ìdí ìlà táwọn bàbá ńlá wa ṣe ni tàtú ti dé o so a lè sọ o ó lè padà ó kàn lè jẹ pé wọn á ti fi ìmọ̀ òde òní mọ tó yẹ pé bóyá bọ́n ṣe máa ṣe kò ní rí bọ́n ṣe ń ṣe láyé ẹjọ́ yẹn but a version of it so a lè sọ.
0: Bẹ́ẹ̀ni pé a sọ̀rọ̀ nípa ìlera.
1: Bẹ́ẹ̀ni.
0: A sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe bí àwọn olóòlà yẹn ṣe ń ṣe.
1: Bó ṣe ń ṣe.
0: Nígbà yẹn tí wọ́n á kàn kó ọ̀bẹ wá dáàmú bóyá ọ̀bẹ yẹn mọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn. Gbogbo ẹ̀ náà ni a máa fi ṣe. Ẹ ṣe gan
1: ni. Ẹ ṣe gan ni Mrs. Silas a dúpẹ́ lọ́wọ́ yín pé à ń pè yín ẹ̀ ń jẹ́ wa. A dẹ̀ dúpẹ́ fún àwọn òye tẹ́ ẹ fi mọ̀ wá. Ẹ kọ́ wa lénìí nípa kíkọlà oríṣiríṣi ìkọlà ìdí tán fi ń kọlà. Àti àwọn ìdí tí a fi kọlà mọ́ ní ilẹ̀ Yorùbá tí ò sábà wà ẹ ṣe gan ni fún ìmọ̀tẹ̀ fún wa àdúpẹ́ ó dàbọ̀.
0: Ó dàbọ̀ lóòtú.
2: Exercise World of Cultures returns to Logan on Saturday the 29th of August at Kingston Butter Factory. Join thousands of people from across the community for an unforgettable celebration of culture, food, music, connection, and a spectacular fireworks finale. Discover the many cultures that make Logan one of Australia's most diverse and vibrant communities. Entry is free. Visit ssi.org.au and search World of Cultures for more information and registrations.

0: ẹlòmíì tó lè jí àbẹ́ ẹlòmíì tó jẹ́ pé àwọn míì wọ́n fẹ́ràn ẹni tó jẹ́ pé ó ní big eyeballs.
1: So ẹ n ti n sọ physical attributes. But
0: àti physical àti gbogbo ẹ náà ni ni ó láti
2: jẹ́ nǹkan
0: tí ìwà jẹ́ kókó. Èèyàn lè rẹwà ìwọ tí ò bá ti níwà ó lágbára
1: kò lè ṣiṣẹ́.
0: Ṣùgbọ́n àwọn míì wọ́n kò àwọn míì sì lọ kò jọ wọ́n lójú. Ṣùgbọ́n tí ẹlòmíì ṣe dẹ̀ mọ́ pé wọ́n ní beauty is in the eye of the beholder.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹni téèyàn rò bóyá ó búrẹ́wà ó lè rẹwà dáadáa lójú ẹlòmíì.
1: Bẹ́ẹ̀ni.
0: Nítorí náà oríṣiríṣi nǹkan ni àwọn èèyàn máa ń wò láti lè fi mọ Mr. Right àbí Mrs. Right.
2: Ṣé nǹkan kan wà tó jẹ́ Mr. Right àbí Mrs. Right? Torí mo ti gbọ́ tí ẹnìkan sọ pé kò rí lì sí kò sọ́ra ẹlòmíì á lè dúró dé ẹnì kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ Mr. Right àbí Mrs. Right. Ṣé wàá wò pé ṣé àwọn values iṣu align? Ṣé ẹ rò pé ẹni yẹn nǹkan tó ń sọ ṣóòótọ́ ni? Pé kò sí nǹkan kan tó jẹ́ Mr. Right àbí Mrs. Right.
0: Pé Mr. Right fún ẹni yẹn Mrs. Right fún ẹni kejì.
1: Kini yẹn bákan náà ni àbúrò ni àwọn Yorùbá ṣe máa bákan méjì ni. Àwọn ìlú míì wà tó jẹ́ pé ẹni yẹn òun ni the twin flame wọn ó máa ignite a kind of ṣe mo torí ó yẹ ká máa sọ Yorùbá. Kúkú ní olóòtú ní Yorùbá school lẹ́gbẹ̀ẹ́ wa. So kí ni cataclysmic?
2: Láì wòwe
0: katakata ló ń pè bẹ́ẹ̀. Káwá sọ pé nǹkan catamystic
2: kò sí catamystic lẹ̀pẹ́ náà.
1: Cataclysmic
2: ìyẹn ò sí nínú dictionary rẹ̀.
0: Wọ́n ní katakata ló ń pè rú
1: ọ̀. Ẹ má fi wálẹ̀ o torí àsìkò ti lọ gọ.
2: Ṣé kàtà ilẹ̀ wo dictionary?
1: Àlàfẹ́ lọ wo dictionary ṣe ìgbà tí wò
0: kẹ́ ìwà gbádùn
2: àwọn ọ̀jọ̀gbọ́n kọ́ṣ.
3: From Breast Grain, Queensland. Breast screening is recommended every 2 years and is most effective for women aged 50 to 74. Having a regular breast screen could save your life by finding early signs of breast cancer. We also provide free screening for women in their 40s and those aged 75 and older. You don't need a doctor's referral and an interpreter can be arranged. To make an appointment, call 132050 or book at breastscreen.qld.gov.au. Authorised by the Queensland Government, Brisbane. Station sponsor.